eyi ogbon pẹpẹpẹpẹ wa gbẹtọ ma n de pepe wa lẹmi ọrọ ọpọ anọ vi ọpọ anẹba na ọjà ẹwọn eleja keso amẹdẹ mọ jẹnti o amẹdẹ mu nyalẹ bi lati ro agbẹba vi miafan ekpo miafan lo jimi wo pupẹ ekpo miafan.